Ní ìṣẹ́jú yìí ni mo pe àwọn bàbá wa ajíhìnrere àgbà fún ìjọ apostolic christian ní gbogbo àgbáyé. Àwọn bàbá wa prophet Ogunrinde àtẹ̀wọ́ lọ́gbọ́n Jésù ní gbogbo ẹni tó dìde tó dògbò kó dìde.

0: Torí àwọn nǹkan tí Ọlọ́run fẹ́ ṣe lónìí ó yàtọ̀ púpọ̀. Ó dẹ̀ fẹ́ ká lo èdè kan ṣoṣo kí gbogbo wa pátápátá ká dẹ̀ gbàdúrà bí ẹni tí ò gbàdúrà rí. Inú mi dùn fún gbogbo àwọn ènìyàn tọ́lọ́run ti lò ìyanu ńlá ni. Mo gbàdúrà nítorí pé ìwọ náà wà ń bí ìlú ni o ò ní rin àárín nà. Àwọn èdè kan bẹ́ẹ̀ tí Jésù Olúwa lò tá a fẹ́ fi gbàdúrà. Kò ṣe tá a fẹ́ bèèrè lónìí ju agbára lọ sà. Bá agbára bá dé, ìgò lọ yóò padà. Bí agbára bá dé, ọ̀nà tó dí ọ́ là. Bí agbára bá dé, ohun tó kú nínú ayé wa yóò jì. Nínú ìwé Jòhánù ní orí kejìdínlógún. Ẹni tí ó ka yẹn a máa bá mi ká pẹ̀lẹ́pẹ̀lẹ́. A fẹ́ wo àwọn àkànṣe ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó wà ńbẹ̀. Láti ẹsẹ̀ ìkẹrin lẹ ti bẹ̀rẹ̀. Nítorí náà, bí Jésù Olúwa ti mọ gbogbo nǹkan tí ń bọ̀ wá báhun. Ta lẹ̀ ń wá, ìbéèrè àkọ́kọ́ nìyẹn o. Ta lẹ̀ ń wá, torí òun mọ̀ wípé òun ni wọ́n ń wá láti dojú ogun kọ, láti yẹ̀yẹ́ rẹ̀, láti sọ fún un pé kò tó ẹni jẹ́ ń pè lọ́mọ Ọlọ́run tàbí alágbára. Ṣùgbọ́n ó nítorí pé iná yẹn bẹ́ẹ̀ agbára yẹn bẹ́ẹ̀ àṣẹ yẹn bẹ́ẹ̀ orúkọ yẹn bẹ́ẹ̀ òkìkí yẹn bẹ́ẹ̀ ó lè fi ẹnu ara rẹ̀ sọ confidentially pé ta lẹ̀ ń wá. Yes, wọ́n dá lóhùn pé Jésù ti Nasareti ni. Ó wí fún wọn pé èmi nìyí.
1: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Ọdẹ méjì o, èmi nìyí yẹn mo fẹ́ kẹ́ ẹ máa tẹ̀lé mi ká lọ. Yes, wọ́n bì sẹ́yìn, wọ́n ṣubú lulẹ̀. Yes, ó tún bí wọ́n léèrè lẹ́ẹ̀kẹta. Tẹ ta lẹ̀ ń wá. Èmi nìyí. Bẹ́mi lẹ bá ń wá. Jẹ́ káwọn tí ò mọ nǹkan kan nípa àmì ó máa lọ. A fẹ́ béèrè agbára Ọlọ́run ká tó lọ. Ìdí ni pé ẹni tá a fojú jọ, ẹni tẹ̀mí ṣe mi lé, ẹni tí gbogbo olùṣọ́ àgùntàn àtàjì ìrètí bẹ́ẹ̀ ń bí ṣe mi lé, ẹni tí àwọn akọrin tí ń kọrin ṣe mi lé, ẹni tí ẹ̀yin gbogbo tẹ́ ẹ dúró ṣe mi lé, òun náà ni Jésù Olúwa. Ohun tá a dẹ̀ fi ṣe mi lé ni wípé gbogbo agbára láyé àti lọ́run ọwọ́ rẹ̀ ló wà. Ẹ̀rẹ̀ ojọ́ tá a ti ń bá a bọ̀, bá a ti ń wọlé pẹ̀lú ẹ̀ tá a ń jáde pẹ̀lú orúkọ rẹ̀. Kò tí ì síbi tá a gbé gbé orúkọ Jésù Olúwa sókè tá a ti kàn jọ̀gbọ̀n rí láyé. Ọlọ́run tó fẹ́ ṣe nǹkan tuntun báyìí. Èmi nìyí lẹ́ẹ̀kínní. Ìgbódì èmi nìyí lẹ́ẹ̀kejì. Péèrè sọ pé wọ́n bì sẹ́yìn, wọ́n ṣubú lulẹ̀. Agbára ló jẹ́ bẹ́ẹ̀ sà. Agbára la fẹ́ béèrè níbí. Torí a ti ráwọn èèyàn ti ń béèrè pé níbo ni wọ́n péjọ sí, kí ni ẹ ń ṣe bẹ́ẹ̀? Ẹ lọ ka yé wọn. Ẹ já mọ nǹkan tí ẹ ń ṣe bẹ́ẹ̀. Orí ilẹ̀ tá a wà dúró sí, ẹni tá a dúró tì, ó lọ lọ́hùn. Láì dẹ̀pẹ́ rárá sà mọ̀, láìpẹ́ rárá, ibí yìí máa di ọjà àgbáyé. Ètò Ọlọ́run nìyẹn. Kò sẹ́ni tí wọn kẹ́gàn rẹ̀. Ṣùgbọ́n nígbà tágbára Ọlọ́run bá sọ̀kalẹ̀, ẹ̀gàn yóò fò lọ. Onírúurú ẹ̀gàn la rí nínú ayé Anna, nínú ayé Sarah. Ṣùgbọ́n nígbà tó débì kan dúró, ogun ẹ̀gàn ṣe kí ni o? Ọ̀tàn pátápátá. Láyé rẹ̀, ẹ̀gàn máa tán. Àmì yẹ̀yẹ́ máa lọ. Ṣùgbọ́n a ní ìdí agbára Ọlọ́run. A ní ìdí agbára Ọlọ́run. Ọwọ́ a sọ fún wọn pé tọ́wọ́ ṣe pé mẹ́lẹ̀ ń wá. Èmi náà kúkú ti mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀. Mo mọ̀ pé mẹ́lẹ̀ ń wá. Gbogbo àwọn tó dúró ìpátá, ẹ jẹ́ wọn máa lọ o. Ṣé ẹ rí ẹ̀yin olùṣọ́ àgùntàn, ẹ jẹ́ gbàdúrà bí ẹni wọ́n ń wá. Nítorí pé tẹ́nìkan bá kú nínú ìjọ gbà níbi tó gbé jọ́sìn, ìwọ náà ń wá láti pàṣẹ ẹ̀jẹ̀. Ọ̀rẹ́ gbọ́dọ̀ múra gan. Bá láboyún bá bímọ tì í. Tó dàbí ẹni wípé a dúpẹ́ pé ẹ̀mí ẹ̀ yé òkú ọmọ ló bí. Kí lóògùn pásítọ̀ ń bẹ̀yẹ̀ sà? Ntoba mo ti o ba da en kan duro to se pataki ni bi ise ninu ijo to wa. Ko de ri ise mi. O di liability si wo gan lorun. A je pe won wa o na n fi se ki egbegbe odo re. Eyin mama ati baba awon ti wa yin eyin ru awon ogun ti an gbe ti awon omo. Elomi da lodo Olorun to gba le ti mo bi obirin gba oko osun nitori wi pe eni ti won wa lo mura kankan kan ye o de si pataki kani ko kan mura gan nigba ti mo ba n pe adua agbara la ni disa gbagbara ba de awon to n patewo ni koko to n so koju fe ti wa na won pada join wa ni tori won o ri owo ta ni o owo Olorun lara wa yes o ti o sele niyan ni jesi waju oro mi e ma se gbagbe pe leyin ti won ti mu jesu oluwa tan ti pale re mo tan won ti gba ko pari nu sugbon iyanu lo je oba awon oba ta koko jeni kankan o fokan si oba awon oba jidide nle aditu olodumare ise awon aposteli lori kene nbe yen e ka wara wara lati ese ikesan ehe a to papo su bi a tin wo a gbe soke awo san mo gba jesu kuro loju awon oniyeye to nwo ehe bi a ti teju mo oju orun.
1: Yes. This is Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Won duro leti odo won. Aha. Ke lo de te fi duro te wo kini. Jesu na yi. Hallelujah, hallelujah. Gbogbo àwọn olùsọ tí a ní wọ́n mọ̀ sọ ọba àwọn ọba ìgbà tí ọba àwọn ọba yóò jídìde lẹ̀ níṣẹ́ làwọn gan síbẹ̀ ọ̀tá tó ń sọ yóò gan. Mo dẹ̀ fẹ́ káàmì yín lágbára o. Mo ní ọ̀tá tó ń sọ tó ń wá bóun ó ti ṣe ọ́ sí ó máa gan. So a ní ìdí agbára Jésù nígbà òpin yìí nítorí pé nǹkan tí ò tó nǹkan làwọn èèyàn ń pè ní nǹkan. Inu we Matthew ni ori ogun o le mejo e ka se meji nbe o ba wo ti to bi agbara Jesu Oluwa Matthew 28 verse 1 and 2 e fun soke e soro gidi beni látọrun ó yí òkúta kúrò náà lẹnu ọ̀nà ó jókòó lé wọ́n wá rìrì ó tó ẹ̀rù tí ń bẹ lára Jésù Olúwa bá a bá ṣe gbàgbọ́ dáadáa ẹ̀rù yẹn lọ́yẹ kọ́ wà lára wa sa nínú ìwé Jòhánù ní orí kẹrìnlá ń bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kejìlá ó ní lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín ẹnikẹni tó bá gbà mí gbọ irú iṣẹ tèmi ń ṣe lò náà yóò ṣe àní iṣẹ tó tóbi jù wọnyí lọ torí tí èmi ń lọ sọdọ ta ni o sọdọ bàbá tó gbogbo àwọn tá a wà ń bí a kì í ṣe ènìyàn lásán ẹ jẹ à ń gbàdúrà bí ẹni tí kì í ṣe ènìyàn lásán torí a fẹ́ máa lọ ká máa padà kẹ́ni kọ̀ọ̀kan wa máa jẹ́rìí sí agbára ta ni o agbára Ọlọ́run agbára la fẹ́ béèrè fún gbogbo àwọn tí wọ́n kóra wọn jọ bí Júdásì bí nǹkan kúrò náà lọ́mọ gbogbo ẹ̀ orí òkè ibi tí jésù ló a máa ń fara mọ́ ibi tó gbé máa ń gbàdúrà ó jẹ́ wọn ọmọ pé bẹ́ẹ̀ bá fẹ́ mú ẹ jẹ́ ṣáájú yín ẹni mọ ọmọ dáadáa ni bí o bá rẹnu sàmì alágbára méje ń bẹ̀ yẹn ẹni tó mọ̀ ọ́ tó mọ̀ mí tó ń rọjọ́ wá kiri kó mọ ọ̀nà tí wọ́n lè gbà mú wa irú èèyàn bẹ́ẹ̀ ó máa sùn kò ní jí mọ́. A fẹ́ béèrè fún agbára Ọlọ́run torí pé lọ́wọ́ Jésù Olúwa nìkan ṣo la sọ pé gbogbo agbára láyé àti lọ́run níbo ló wà ọwọ́ Jésù nìkan ló wà kò dẹ̀ sẹ́nìkankan tá a ṣe mele ju Jesu yen lo o se pataki o eni kokan wa la godo mora dada ni akoko kan seyin mo wa ninu ile lori trista mo se se debi ti mo wi ni mo wa ri wi pe awon eranko kan tan pe ni opo mi mo bi ma se dowo won ninu isipaya yen won de gbe pan dan won yo mi wo bayi won yo mi wo bayi won yo mi wo bayi ori trista ti mi na wa yen mo fori gbadua mo fori gbadua ojiji mo gbo gba ti won yen bayen ninu ifidi fo ni baye ba mi sugbon gba ti mo ji dede ibi ti kini yen ti sele mo da be mo nigba ti mo ji yen emi olorun wa so fun mi pe ah iwo ko na yin ban Jesu Oluwa na yin ni ban de nle ko ma yin mi mo ba be si yin le mo be si yin le e wo ibi o tan si niyan iru eyun le lo mi pariwo ye o si tan nitori pe ipon ti o tan yin si won oba agbara Jesu lara won gbogbo eyan lo je pe ipon to ba won le ban pe si nitori pe won o lagbara bi an ti yin won ni ban won lo oke jele won ti ja wale ipon pe si ti ba won awon miran ipon okunrun ba won won ri bi itatijo mo alaafi awon o to nkan mo awon kan ipon iye meji ba won bi won ba de bi adua kaka kan po kan po ki won ma se daada emi yo ma so fun won pe ibo lo bi adua kala na ti o gba pe ti o lo nje ta
1: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Agbara Jesu Oluwa ko fayo ko lara wa. Gba ti mo ba fe pe adua lenu agogo die ye. Ino me lo se yin akorin ye ti korin daada be ti na yin o ti to, ogbodo to ni o. Tori awon eniyan ti won fe gba yin, ti won le yin ko leyin eyin leyin ori won. Ba ji ngokiki aye fe le tan ngokiki gbogbo won. Awon kan kile leyin won. Iba se pe won duro awon to kile iba ti se kini o won ba ti saaju won bo ba je ran se olorun to level kan to n sise tawon eyan yo mo o awon eniyan to fe tu o to fe ju o lo they are very many in number to ba duro o si ti o le sele emi le fi gbogbo enu so fun yin wi pe lakoko ta de yi ninu ijo apostle ti Christi oluwa ti gba ogo mo loluwa gogo so fe n to wa legbe re pe oluwa ti gogo laye mi o soro soke o mi o gbo daada o bi Jesu oluwa oba se mu ti an sa gogo ipa bibeli so pe fun ara re lo fe mi e lile fun won e se pe won mo pelu ipa iku to ye ka wa na wa niyan agbara la fe bere fun bayi nitori pe bi nkan ti wa laye wa awa na mo pe nkan se gere o si ye ko ri be ta ba ti wa de bi agbara yen mo fe ke bere bi eni ti o ba ri owo re ti run agbara ba de yo didi ona re ti di agbara ba de yo didi gbogbo n to da laye re pata lọlọrun ni agbara lati sajo niwon gba to ba fi aye re le fun ife ta ni o fun ife olorun hallelujah eba nki dada
2: hallelujah

0: àwọn ẹ̀bùn kan ti sinmi sí wa lára tó dàbí ẹni kó kú kó dẹ kú àlómọ ni ọlọ́wà sọ pé ẹ̀bùn ẹnìkan ń bẹ láàrin wa tó ti dókun ṣùgbọ́n òun ó lu sókè alẹ́ gbọ́ níṣẹ́jú yẹn ká tó lọ ṣe gbogbo ẹyin tẹ́ ẹ ní ẹ̀bùn kan lára tàbí èkejì ẹ múra dáadáa kẹ́ ẹ gba agbára ọlọ́run kẹ́ ẹ lè tuntun tó padà torí bẹ́nìkan bá gba agbára kan tágbára ń bá lọ mọ́ lọ́wọ́ ẹ jẹ́ kòkè láì fu ẹ̀ lọ́lọ́ yẹn òtọ́lẹ̀ nǹkan nítorí báyìí mú tí wọ́n báyìí bẹ́ẹ̀ bù lọ́rùn rẹ lójú àlá tí wọ́n máa sáré lọ níhòòhò nǹkan ti ṣe lú ẹ̀ bá agbára ọlọ́run ọ̀bá dẹ̀ lọ kó nu ayé ènìyàn àlá burúkú báwọn yẹ kó wá síwájú ẹ̀ lójú oorun lójú àlá oúnjẹ jíjẹ nítorí kí wá ní bá agbára ọlọ́run bá wà ẹ tó kóúnjẹ lọ́wọ́ àtóúnjẹ ń ó gbiná ni adébítà ti béèrè agbára ó fẹ́ dáwọ́lé nǹkan rí àyà rẹ̀ ń já agbára ló ní bá agbára bá dé kò sí tọ́ dáwọ́lé tí ò ní tẹ̀síbo tí ò ní tẹ̀síwájú òdìdí ọdún mẹ́rin lórí ìjọkan ṣoṣo èèyàn mẹ́rin ọdún mẹ́rin lórí ìjọkan èèyàn mẹ́rin nínú àmẹ́rin rí bá a bá ń gbàdúrà ẹnìkan ń sùn ẹnìkan ń wò ta ẹnìkan ń lọ rí tọ̀ lẹ́ẹ̀mẹwàá ẹnìkan jókòó kalẹ̀ olóhùn ò lè pariwo mọ́ tí ẹ mọ̀ pé pátọ̀ tó sì kẹrin wọn ń bọ̀ bá pẹ́ yóò gbì báàgì àbí tó sì karùn-ún tó bá pẹ́ tó bí yóò gbì báàgì yóò máa bá tiẹ̀ lọ bá agbára bá dé ẹnìkan ṣoṣo lọ́lọ́run ó túlẹ̀ tí ọmọ rò lọ bẹ́ẹ̀ bí ẹ wá wo ọkùnrin kan ẹ wá wo mọ́mì kan tí mo bá pàdé mi ò tí ì rírú eléyìí wà lórí àtọ́gbà fún mi ogun mi ṣe kíni o ogun mi ṣẹ́ ṣùgbọ́n tí ò ságbára bó o pe nǹkan fún àwọn ọ̀gá ẹ̀jẹ̀ ẹ ẹ lọ mú nǹkan wá wá ẹ lọ mú nǹkan wá ọ̀ ń tiẹ̀ ní à àbí ò tiẹ̀ mọ̀ pé ogun tó tiẹ̀ lé náà.
1: This is Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Wo ṣe kíni wo fún wa ohun tá a wọ̀ tí wọ́n wà jáde ohun tá a lérò yóò dọ́dọ̀ wa ṣùgbọ́n tí ò bá ságbára sà èèyàn ó pẹ́ ní poríta kò yé mi afẹ́kùnrin tó afẹ́kùnrin yẹn kọ máa tún kọ́ yín ló tún kọ́ ẹ dìjú yín dáadáa torí àkókò díẹ̀ ni mo fẹ́ lò àwọn èèyàn ọlọ́run ti ṣàdúrà fún wa bẹ́ẹ̀ ọ̀rọ̀ àṣẹ tó kàn mí a gbọ́dọ̀ béèrè agbára kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àṣẹ yẹn.

0: Torí àwọn nǹkan tí Ọlọ́run fẹ́ ṣe lónìí ó yàtọ̀ púpọ̀. Kò dẹ̀ fẹ́ ká lo èdè kan ṣoṣo kí gbogbo wa pátápátá ká dẹ̀ gbàdúrà bí ẹni tí ò gbàdúrà rí. Inú mi dùn fún gbogbo àwọn ènìyàn tọ́lọ́run ti lò ìyanu ńlá ni. Mo gbàdúrà nítorí pé ìwọ náà wà ń bí lónìí kò ní rin àrìnà. Àwọn èdè kan bẹ́ẹ̀ tí Jésù Olúwa lò ta fẹ́ fi gbàdúrà. Kò ṣe ta fẹ́ bẹ́ẹ̀ lónìí ju agbára lọ sà. Bá agbára bá dé ìkólọ yóò padà. Bí agbára bá dé ọ̀nà tó dí ọ́là. Bí agbára bá dé ohun tó kú nínú ayé wa yóò jì. Nínú ìwé Jòhánù ní orí kejìdínlógún. Ẹni tí ó ka yẹn a máa bá mi kà á pẹ̀lẹ́pẹ̀lẹ́. A fẹ́ wo àwọn àkànṣe ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó wà ń bẹ̀. Láti ẹsẹ̀ ìkẹrìnlẹ̀ ti bẹ̀rẹ̀. Nítorí náà bí Jésù Olúwa ti mọ gbogbo nǹkan tí ń bọ̀ wá báhun. Ta lẹ̀ ń wá ìbéèrè àkọ́kọ́ nìyẹn o. Ta lẹ̀ ń wá torí òun mọ̀ wípé òun ni wọ́n ń wá láti dojú ogun kọ láti yẹ̀yẹ́ rẹ̀ láti sọ fún un pé kò tó ẹni jẹ́ ń pè lọ́mọ Ọlọ́run tàbí alágbára. Ṣùgbọ́n ó nítorí pé iná yẹn ń bẹ́ẹ̀ agbára yẹn ń bẹ́ẹ̀ àṣẹ yẹn ń bẹ́ẹ̀ orúkọ yẹn ń bẹ́ẹ̀ òkìkí yẹn ń bẹ́ẹ̀ ó lè fi ẹnu ara rẹ̀ sọ confidentially pé ta lẹ̀ ń wá. Yes, wọ́n dá lóhùn pé Jésù ti Nasareti ni. Ó wí fún wa pé èmi nìyí ẹni tí ó fi hàn ọ́ pẹ̀lú wọn. Ọdẹ ẹ̀mejì o èmi nìyí ẹ̀ mo fẹ́ kẹ́ ẹ máa tẹ̀lé mi ká lọ. Yes, wọ́n bì sẹ́yìn wọ́n ṣubú lulẹ̀. Yes, ó tún bí wọ́n léèrè lẹ́ẹ̀kẹta tẹ ta lẹ̀ ń wá. Èmi nìyí. Bẹ́ẹ̀mi lẹ bá ń wá. Ẹ jẹ́ káwọn tí ò mọ nǹkan kan nípa àmì ó máa lọ. A fẹ́ béèrè agbára Ọlọ́run ká tó lọ. Ìdí ni pé ẹni tá a fojú jọ ẹni tẹ́mi sinmi lé ẹni tí gbogbo olùṣọ́ àgùntàn àtàjì ìrètí ń bẹ ń bí sinmi lé ẹni tí àwọn akọrin tí ń kọrin yìí sinmi lé ẹni tí ẹ̀yin gbogbo tẹ́ ẹ dúró sinmi lé òun náà ni Jésù Olúwa. Ohun tá a dẹ̀ fi sinmi lé ni wípé gbogbo agbára láyé àti lọ́run ọwọ́ rẹ̀ lọ́wà. Ẹ̀rẹ̀ òjọ́ tá a ti ń bá bọ̀ bá a ti ń wọlé pẹ̀lú ẹ̀ tá a ń jáde pẹ̀lú orúkọ rẹ̀ kò tí ì síbi tá a gbé gbé orúkọ Jésù Olúwa sókè tá a ti kàn jọ̀gbọ̀n rí láyé. Ọlọ́run tó fẹ́ ṣe nǹkan tuntun báyìí. Èmi nìyí lẹ́ẹ̀kínní. Ìgbódì èmi nìyí lẹ́ẹ̀kejì. Péèrè sọ pé wọ́n bì sẹ́yìn wọ́n ṣubú lulẹ̀. Agbára ló jẹ́ bẹ́ẹ̀ sà. Agbára la fẹ́ béèrè níbí. Torí a ti ráwọn èèyàn ti ń béèrè pé níbo ni a péjọ sí kí ni ń ṣe bẹ́ẹ̀. Ẹ lọ kàyé wọn. Ẹ já mọ nǹkan tí ń ṣe ń bẹ̀. Orí ilẹ̀ táwa dúró sí ẹni tá a dúró tì Ọlọ́run. Láìdẹ̀pẹ́ rárá sà mọ̀ láìpẹ́ rárá ibí yìí máa di ọjà àgbáyé. Ètò Ọlọ́run nìyẹn. Kò sẹ́ni tí wọn ìkẹ́gàn rẹ̀. Ṣùgbọ́n nígbà tágbára Ọlọ́run bá sọ̀kalẹ̀ ẹ̀gàn yóò fò lọ. Onírúurú ẹ̀gàn la rí nínú ayé Anna nínú ayé Sara. Ṣùgbọ́n nígbà tó débì kan dúró ogun ẹ̀gàn ṣe kí ni o ọ̀tan pátápátá. Láyé rẹ̀ ẹ̀gàn máa tán. Àmì yẹ̀yẹ́ máa lọ. Ṣùgbọ́n a ní ìdí agbára.
1: This is Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Sọ fún wọn pé lọ́ máa ṣe pé mi lè ń wá. Èmi náà kúkú ti mọ̀ pé nǹkan kan ó ṣẹlẹ̀. Mo mọ̀ pé mi lè ń wá. Gbogbo àwọn tó dúró ìpátá ẹ jẹ́ wọn máa lọ o. Ṣé ẹ rí ẹ̀yin olùṣọ́ àgùntàn ẹ jẹ́ gbàdúrà bí ẹni wọ́n ń wá. Nítorí pé tẹ́nìkan bá kú nínú ìjọ gbà níbi tó gbé jọ́sìn ìwọ náà ń wá láti pàṣẹ ẹ̀jẹ̀. Ọ̀rẹ́ gbọ́dọ̀ múra gan. Bá láboyún bá bímọ tì í tó dàbí ẹni wípé a dúpẹ́ pé ẹ̀mí ẹ̀ yé òkú ọmọ ló bí. Kí ló go pásítọ̀ ń bẹ̀yẹ̀ sà? njoba mo ti won ba da enikan duro to se pataki ni bi ise ninu ijo to wa ko de ri ise mi o di liability si wo gan lorun a je pe won wa o na fi ise ki egbegbe odo re eyin mama ati baba awon ti n wa yin eyin wo ru awon ogun ti an gbe ti awon omo elomi da lodo olorun to gba le ti mo bi obirin gba oko osun nitori wi pe eni ti won wa lo mura kankan kan yen o de si pataki kani ko kan mura gan nigba ti mo ba n pe adua agbara la ni disa ba agbara ba de awon to n patewo ni koko to n so koju fe ti wa na won pada join wa ni tori won o ri owo ta ni o owo olorun lara wa yes o ti o sele niyan ni je si waju oro mi e ma se gbagbe pe leyin ti won ti mu Jesu Oluwa tan ti pale re mo tan won ti gba ko pari nu sugbon iyanu lo je oba awon oba lakoko je nikan kan ofo kan si oba awon oba jidide nle adi ti olodumare ise awon apostle lori kene nbe yen e ka warawara lati ese ikesan ehe a to papo su eh bi a tin wo a gbe soke awo samon pa Jesu kuro loju awon oniyeye to nwo ehe bi a ti tejuma oju orun yes bo ti re oke ki esi won duro le ti odo won aha eh ki lo de te fi duro te n wo ki eh Jesu na yi eh eh eh hallelujah hallelujah gbogbo awon oluso ti ani won mo so oba awon oba igba ti oba awon oba yo jidide nle nisi la won gan sibe ota to nso yo gan mo de be ka mi yin lagbara o mo ni ota to nso to nwa bohun o ti se o si o ma gan so ani di agbara Jesu nigba opin yi nitori pe nkan ti o to nkan la we yan pe ni nkan ninu we Matthew ni ori ogun o le mejo e ka se meji nbe o ba wo ti to bi agbara Jesu Oluwa Matthew 28 verse 1 and 2 eh eh e fon soke e soro gidi aha aha be ni aha eh eh la torun o yi okuta ko na lenu ona o joko le eh eh aha won wa riri o to eru tin be lara Jesu Oluwa ba ba se gbagbo daada eru yen lo ye ko wa lara wa sa ninu we Johanu ni ori kere la nbe lati se kejila o ni looto looto ni mo wi fun enikeni to ba gba mi go iru ise temi nse lo na yo se ani ise to tobi du won yi lo tori ti emi lo sodo ta ni o sodo baba so gbo wa ta wa nbi a ki ise eniyan lasan e ja gbadura bi eni ti ise eniyan lasan tori a fe ma lo ka ma pada keni ko kan wa ma je ni si agbara ta ni o agbara olohun agbara la fe beere fun gbogbo awon ti an kora awon jo bi Judas bi nkankan toro na lo ma gbogbo e.
1: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Any mama dada ni bi o ba renu sami alagbara meje nbe yen eni to mo o to mo mi to rojo wa kiri o ma ona ti an le gba mu wa iru eyan be o ma sun koni jima a fe beere fun agbara Olorun tori pe lowo Jesu Oluwa nikan so la so pe gbogbo agba laye ati lorun nibo lo wa owo Jesu nikan lo wa do de se nikan kan ta se mele ju Jesu yen lo o se pataki o eni kokan wa la godo mora dada ni akoko kan seyin mo wa ninu ile lori trista mo se se debi ti mo wi ni mo wa ri wi pe awon eranko kan tan pe ni opo mi mo bi ma se dowo won ninu isipaya yen won de gbi pan dan won yo mi wu ba won yo mi wu ba won yo mi wu ba ori ti sta ti mi na wa yen mo fori gbadua mo fori gbadua ojiji mo gbo gba ti won yen ba yen ninu ifidi fo ni ba yen ba mi sugbon gba ti mo ji dede ibi ti kini yen ti sele mo da be mo nigba ti mo ji yen emi olorun wa so fun mi pe iwo ko na yin nban Jesu Oluwa na yin nban de nle ko ma yin mi mo ba be si yile mo be si yile e wo ibi o tan si niyan iru eyun le lomi pariwo ye o si tan nitori pe ipan ti o ta yin si won o ba agbara Jesu lara won gbogbo eyan lo je pe ipan to ba won ni ban pe si nitori pe won o lagbara bi an ti yin won ni ban won lo ki tele won ti ja wale ipan pe si ti ba won awon miran ipan okun ba won won ri bi tatijo mo alaafia won o to nkan mo awon kan ipan iye meji ba won gan ba de bi adua kakati an po kan po kan ma se daada emi yo ma so fun pe ipan lo bi adua kan lana ti o gba pe ti o lo nje ta e ba adua to nkan ti egbona je le lo ken lo wa mu bo iru awon fa yen la fe ki agbara Jesu Oluwa ko fa yo ko lara wa gba ti mo ba fe pe adua lenu akoko die ye ino me lo se yan ko ni ye ti ko ni daada be ti na yin o ti to gbogbo to ni o tori awon eniyan ti an fe ba yin ti an le yin ko leyin eyin leyin ori won ba ti ngo kiki aye fe le tan ngo kiki gbogbo won awon kan kile leyin won iba se pe won duro awon to kile iba ti se kini o won ba ti saaju won bo ba je ran se olorun to lebo kan to n sise tan won eyan yo mo o awon eniyan to fe tu o to fe ju o lo they are very many in number to ba duro o si ti o le se emi le fi gbogbo enu so fun yin wi pe lakoko ta de yi ninu ijo apostolic ti Christi Oluwa ti gba ogo mo Oluwa gogo so fe n to wa legbe re pe Oluwa ti gogo laye mi o soro soke o mi o gbo daada o bi Jesu Oluwa oba se mu ti an sa gbogbo ipa bibeli so pe fun ara re lo fe mi e lile fun won ke se pe won mo pelu ipa iku to ye ka wa na wa niyan agbara la fe bere fun bayi nitori pe bi nkan ti wa laye wa awa na mo pe nkan se gere o si ye ko ri be ta ba ti wa de bi agbara yen mo fe ke bere bi eni ti o ba ri owo re ti run agbara ba de yo dide ona re ti di agbara ba de yo dide gbogbo to da laye re pata lolorun ni agbara lati sajo niwon gba to ba fi aye re le fun ife ta ni o fun ife olorun hallelujah e ba nki dada e ba nki dada
2: hallelujah

àwọn ẹ̀bùn kan ti sinmi sí wa lára tó dàbí ẹni kó kú kó dẹ kú àlómọ ni ọlọ́wà sọ pé ẹ̀bùn ẹnìkan bẹ láàrin wa tó ti dógùn ṣùgbọ́n òun ó lu sókè alẹ́ gbọ́ níṣẹ́jú yẹn ká tó lọ ṣe gbogbo ẹyin tẹ́ ẹ ní ẹ̀bùn kan lára tàbí èkejì ẹ múra dáadáa kẹ́ ẹ gba agbára ọlọ́run kẹ́ ẹ lè di tuntun padà torí bẹ́ẹ̀ nìkan bá gba agbára kan tágbára ń bá lọ mọ́ lọ́wọ́ ẹ jẹ́ mọ̀ pé láì fu ẹ̀ lọ́lọ́ yẹn kò tọ́lẹ̀ ń gbọ́ nítorí báyìí mú tiẹ́ báyìí bẹ́ẹ̀ bù lọ́rùn rẹ lójú àlá tẹ́ni ọmọ sáré lọ níhòòhò nǹkan ti ṣe lú ẹ̀ bá agbára ọlọ́run ọ̀bá dẹ̀ lọ kó nu ayé ènìyàn àlá burúkú báwọn yẹ kó wá síwájú ẹ̀ lójú oorun lójú àlá oúnjẹ jíjẹ nítorí kí wá ní bá agbára ọlọ́run bá wà ẹ tó kóúnjẹ lọ́wọ́ àtóúnjẹ wọn ò gbiná ni adébítà ti béèrè agbára ó fẹ́ dáwọ́ lé nǹkan rí àyà rẹ̀ ń já agbára ló ní bá agbára bá dé kò sí tọ́ dáwọ́ lé tí ò ní tẹ̀síbo tí ò ní tẹ̀síwájú odidi ọdún mẹ́rin lórí ìjọ kan ṣoṣo èèyàn mẹ́rin ọdún mẹ́rin lórí ìjọ kan èèyàn mẹ́rin nínú mẹ́rin rí bá a bá ń gbàdúrà ẹnìkan ń sùn ẹnìkan ń wò tán ẹnìkan ń lọ rí ìtọ́ lẹ́ẹ̀mẹwàá ẹnìkan jókòó kalẹ̀ olóhùn ò lè pariwo mọ́ tí ẹ mọ̀ pé pátọ̀ tó sì kẹrin wọn ń bọ̀ bá pẹ́ yóò gbé báàgì àbí tó sì karùn-ún tó bá pẹ́ tó yóò gbé báàgì yóò mọ̀ bá tiẹ̀ lọ bá agbára bá dé ẹnìkan ṣoṣo lọ́lọ́run ó tù lẹ̀ tí ó mọ̀ rò lọ bẹ́ẹ̀ bí ẹ wá wo ọkùnrin kan ẹ wá wo mọ́mì kan tí mo bá pàdé mi ò tí ì rírú eléyìí wà lóyà tó gbà fún mi ogun mi ṣe kí ni o ogun mi ṣẹ́ ṣùgbọ́n tí ò ságbára bó o pe nǹkan fún àwọn gẹ̀ẹ́jì ẹ ẹ lọ mú nǹkan wá wá ẹ lọ mú nǹkan wá ọ̀hún ti àní à àbí ò tiẹ̀ mọ̀ pé ogun tó tiẹ̀ lé náà ní sóhùn ọ̀wà àwọn bíbélì mọ́ ni kí a ní ń béèrè ṣùgbọ́n tágbára bá dé n tá a béèrè wọn ó ṣe kí ni wọn ó fún wa ohun tá a wọ́ọ̀tì wọn ó wà jáde ohun tá a lérò yóò dọ́dọ̀ wa ṣùgbọ́n tí ò bá ságbára sà èèyàn ó pẹ́ ní poríta kò yé mi afẹ́kùnrin tó afẹ́kùnrin yẹn kọ máa tún kọ yẹn ní o tún kọ ẹ dìjú yín dáadáa torí àkókò díẹ̀ ni mo fẹ́ lò àwọn èèyàn ọlọ́run ti ṣàdúrà fún wa ọ̀rọ̀ àṣẹ tó kàn mí a gbọ́dọ̀ béèrè agbára kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àṣẹ yẹn.